ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolate christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde tó jókòó kó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀ kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi ló fi gbogbo àwọn ènìyàn tọlọ́run ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù olúwa lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkólọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ́ là bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé jòhánù ní orí kejìdínlógún ẹni tí ó ka yẹ àwọn abá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ ẹ̀mejì o èmi nìyí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí bẹ́ẹ̀mi lẹ bá ń wá jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ a fẹ́ béèrè agbára ọlọ́run ká tó lọ ìdí ni pé ẹni tá a fojú jọ.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ẹni tí àwọn akọrin tí ń kọrin ìsinmilé, ẹni tí ẹ̀yin gbogbo tí ẹ̀ dúró ìsinmilé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ìsinmilé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀dẹ̀ ojọ́ tá a ti ń bá a bọ̀, bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè. Tá a ti kànjọ̀gbọ̀n rí láyé ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péèlì sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọ́n péjọ sí kí ni wọ́n ṣe bẹ̀ ẹ lọ káyé wọn ẹ já mọ nǹkan tí wọ́n ṣe ń bẹ̀ orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì olọ́lọ́hun láì dẹ̀pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọ́run nìyẹn kò sẹ́ni tí wọn èkẹ́gàn rẹ̀ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé anna nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tọ́wọ́ a ṣe pé mi lè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé àdúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí lóògùn pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà ntoba mo ti o ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun a je pe won wa o na n fi ise ki egbegbe odo re eyin mama ati baba awon ti n wa yin eyin oru awon ogun ti an gbe ti awon omo elomi da lodo olorun to gba le ti mo bi obirin gba oko osun nitori wipe eni ti won wa lo mura kankan kan ye o de si pataki kani ko kan mura gan nigba ti mo ba n pe adua agbara la ni disa ba agbara ba de awon to n patewo ni koko to so koju fe ti wa na won pada join wa ni tori won o ri owo ta ni o owo olorun lara wa yes o ti o sele niyan ni je si waju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba po pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je nikan kan ofo kan si oba awon oba jidide nle adi ti olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe a to papo su bi a tin wo a gbe soke awo samo gba Jesu kuro loju awon oniyeye to nwo ehe bi a ti tejuma oju orun yes bo ti re oke ki esi won duro le ti odo won aha you know that if you do it, I'm walking. Yes, you know, you. Hallelujah, hallelujah. Well, go on, we'll lose what you know, woman, so about and walk back. If I tell you about and walk you did it, delay. This is not one gun, see back. Or tattoo, so you gun. Whatever, come in, you're not going to. Mo ni ota to nso to nwa bo won o ti se o si o ma gan so ani di agbara Jesu ni gba opin yi nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: E ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 Everyone's okay. It's sorrow, giddy. Benny. Later on. Oh, you put a corner, Lenona. Oh, you call it. One worried. Oto eru ti nbe lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kerin la nbe lati se kejila oni looto looto ni mo wi fun yin enikeni to ba gba mi go iru ise temi nse lo na yo se ani ise to tobi ju won yi lo tori ti emi nlo sodo ta ni o sodo baba so go wa ta wa mbi a ki se eniyan lasan e ja gbadura bi eni ti I se eniyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma je ni si agbara ta ni o agbara olohun agbara la fe bere fun gbogbo awon tan kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori oke bi ti Jesu lo ma nfara mo ibi to gbe ma gbadura o je won o mo bi be ba fe mu e je nsaaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun koni jima a fe bere fun agbara olohun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agbara laye ati lorun ni bo lo wa owo Jesu nikan lo wa. Do they say any kakata shemele? ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni opo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbe pada ni won yo mi wo ba won yo mi wo ba won yo mi wo ba ori ti starti mi na wa yen mo fori gbagba mo gori gbagba ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Jesu Oluwa na yin nban de nle ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lomi pariwo ye o si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gbogbo eyan lo je pe ipan to ba won le ban gbese nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo kijele won ti ja wale ipan gbese ti ba won awon miran ipan okunrun ba won won ri bi tatijo mo alaafia won o to nkan mo awon kan ipan iye meji ba won gan ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ipan lo bi adua kan lana ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti egbona je le lo ken lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu akoko di eye ino me do se yan ko ni ye ti ko ni daada be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin leyin ori won ba ji ngo kiki aye fele ta ngo kiki gbogbo won awon kan kile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba jena se olorun to lebo kan to n sise ta won eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostle ti Kristi Oluwa ti gba ogo mo Oluwa gbo.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: O soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o gba ri owo re ti run agbara ba de yo didi ona re ti di agbara ba de yo didi gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada e ba nki dada
2: hallelujah.

àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni pé kò dẹ̀ kú àlùmọ́ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dógùn ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láìfo ẹ lọ́lọ́ yẹn òtọ́lẹ̀ ńkọ ntọ́ báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ lọ́rùn rẹ lójú àlá tí ẹni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ bágbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ́pọ̀ nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹn kó wá síwájú ẹ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bágbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bágbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọga ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọga èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò ta ẹnìkan ń lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tẹ́ ẹ mọ̀ pé gbájọ́ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò máa bá tiẹ̀ lọ bágbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó tù lẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá oúnjẹ àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yín ní o tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.

lọ́wọ́ lọ́wọ́ báyìí iná ọlọ́run ti dé ẹ sí ọkàn yín payá nítorí ọ̀run ti sí

0: tó jẹ́ ọ̀gá fún wọn. Àkíyèsí ni wọ́n ń bí ni wọ́n ń pè wá sí pé ó jẹ́ ìwà àwọn kan tó ń wà lábẹ́ ọ̀gá tó ń bá pè wọ́n fún prógráàmù ńta, wọn kì í béèrè ààyè lọ́wọ́ àwọn tó jẹ́ ọ̀gá wọn, wọ́n á kàn fiṣẹ́ wọn lẹ̀, wọ́n á dẹ̀ lọ. Bàbá wo dáhùn ẹ̀. Ìkejì ni àwọn tó jẹ́ pé a da òróró lé lórí. Gbàrà tí wọ́n ti gba àmì òróró yàn ẹ tán, wọn ò ṣiṣẹ́ lábẹ́ ẹnìkankan, wọ́n lọ bẹ̀rẹ̀ ìjọ fúnra wọn láì gba ẹ̀kọ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Wọ́n wá ń béèrè pé kí ni àwọn aláṣẹ tí wọ́n fẹ́ ṣe nípa irú àwọn ẹni bẹ́ẹ̀.
1: Praise God. Praise God. Àbótí rẹ̀ wá. Amen. Ẹni tí wọ́n bá rán, ẹni tó rán láláṣẹ. Bí n bá débi tí mo sọ pé gbogbo àwọn olórí ìjọ CAC ló rán mi wá, bó tilẹ̀ jẹ́ pé mo lè jẹ́ kan nínú wọn, ojú tẹ́ fi wò mí yàtọ̀ sí pé mo dé. Ṣé ẹ gbọ́ mi báyìí? Ojú tẹ́ ẹ máa fi wò mí, ẹ ti mọ̀ pé ohunkóhun tí n bá sọ bí gbogbo aláṣẹ ìjọ CAC àwọn ló sọ. Respect wà nbẹ̀. So tí ẹnìkan bá wà tó gbàgbọ́ pé òun ò lọ́gàá, ìtọ́jú ẹ bá pàdé níbi tó lọ, kò fara mọ́, kò ná wa ní kankan pé wọ́n fún ẹ ní invitation. Ìyẹn ò yẹ kó bí kó mú ìbínú wá pé wọ́n pè mí síbi báyìí báyìí o, mo ní kí sọ fún yín ní sà. Òun náà ti mọ̀ pé ọ̀wọ̀ lẹ fóun tẹ́ fi ṣe kíni, tẹ́ fi sọ fún àní ó da, ẹ máa lọ, Ọlọ́run á pẹ̀lú yín. Gbólóhùn yẹn ti tó.
2: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
1: No, take permission, because the time is coming. Tí ìwọ náà máa dókè, ohun tó ń ṣe yìí, wọ́n ń bọ̀ wá ṣe fún ẹ, tó bá ṣe fún ẹ, tó bá wá bínú gbà náà kò ní ní ìtumọ̀. Mo rò pé ọ̀rọ̀ mi yé wa bẹ́ẹ̀ yẹn. So take permission, it gives you a respect. Kódà kó o débẹ̀, kó sọ pé gbogbo àwọn olórí ìjọ wa, wọ́n ní ká kí yín, àwọn aláṣẹ wa, wọ́n ní ká kí yín. That makes them to know pé eléyìí ó ní àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀. Ṣé ọ̀rọ̀ mi yé wa báyìí? Ju pé o kò bọ́ ọbẹ̀ ló ń fò sókè, yóò dára fún wa. Ẹni tí wọ́n bá rán àwọn tó ran láláṣẹ rẹ̀, ẹni tí kò ní ẹni tó ran tó jẹ́ pé òun ló rọra ẹ̀, òun fún ara ẹ̀ ní aláṣẹ. That's the meaning. Number two, those people, either they are ordained or they went to Bible school and they graduated and they now decide to start a church. Well, kò sí bó ṣe sìnkú tí ò débi tó ń lọ. Àbí bẹ́ẹ̀ bá gbẹ́sàárè tẹ́ni tẹ́ẹ̀nà dúró báyìí, ó ti lọ bí tí bẹ́ẹ̀ bá sì sórí ẹ̀ kodò, ó ti débi tó ń lọ. Tí ẹ bá farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ tí a ń fún yìí, ẹ rí wípé ẹni tí ò bá ní ìrírí, ẹ̀gbọ́n ti pétérù sọ ọjọ́ sí nígbà ó dé ẹnu ọ̀nà dáradára, tó bá ẹni tí wọ́n bí ní arọ láti inú ìyá ẹ̀wá, tó ń ṣàgbé tó ń béèrè kí ni pétérù sọ fún, ó ní wúrà, òun fàdákà, ó ní èmi ò ní, ohun tí mo ní la ṣe kí ni la fi fún ọ, ohun téèyàn bá ní náà ni ó máa fi fún àwọn èèyàn. Ìṣòro tó wà ń bẹ̀ ni wípé ṣé ẹ rí ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó yẹ kí àwa gbọ́ kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ẹlòmíì ò mọ̀rọ̀ sọ. Are you hear what I'm saying? Kì í ṣe ebú. Ẹlòmíì tó bá fẹ́ gbọ́rọ̀ kalẹ̀, a kò gbé kalẹ̀ ṣákàlà. Ọ̀rọ̀ gidi ló dẹ̀ sọ, àdìjà. Tẹ́lòmíì bá ti fẹ́ sọ, ó mọ ọ̀nà tí ó gbé gbà táwọn èèyàn fi fayọ̀ gbà. Nínú ìwé àwọn àgbà yín, wọ́n ní àìfi ẹ̀lẹ̀ kébò sí. Àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́ ṣe wí.